0: koro kuyo kuluwa.
1: Bẹ́ẹ̀ ma sí o, fa sí àyà mẹ́tẹ̀ẹ́
0: yà. Mo tẹ́lẹ̀ akọ ìgbẹ́ tọ́lẹ̀ nù dọ̀yẹ̀ yẹn tán. Mu ìgbẹ́ ṣe máa wà dó pẹ̀lú. Ìnàdọ́gbò náà rìn ìkọ́ tí ìgbè wọ̀.

ọlọ́run ọba lókè ọba tó dá ayé àti ọ̀run mo wá ṣèbáyé gbogbo ẹ̀yìn àgbà akíyàwá ní ọjọ́ ìní tí ń ṣe ọjọ́ ìṣẹ́gun ojúmọ́ kéje nínú oṣù kejì ọdún tamọ̀ sí oṣù agẹmọ ọdún 2024 mú kí n pé ẹkú dédé wò yìí awakú gẹ́gẹ́ bí ọjọ́ ṣe rí aago mẹ́sàn-án ti kọjá ìṣẹ́jú ogún ní ojúlé iṣẹ́ wa ọmọ yín àbúrò yìí tí a mọ̀ sí michelle dosumare mo máa ṣẹ́jú lórúkọ mi jẹ́ akírawa pé a kú àsìkò yìí akú bí ọjọ́ ṣe rí ọlọ́run ọba lókè ohun ìdùnnú ohun ayọ̀ ni ó máa fi sìnkẹ́ ẹnì kọ̀ọ̀kan wá o jẹ́ akí gbogbo a pátápátá pé a kú àsìkò yìí a ó máa tẹ̀síwájú.

àjọkẹ́ àdé ọkọ̀ orúkọ àyáàtú ọkọ̀ àjọkẹ́ ọkọ̀ àyìnbá mi rúkọ̀ àyáàtú rúkú bàbá.

ní adúpẹ́ lọ́wọ́ olóore wa Yemi Saya ti a fi òṣèlú ta fi rọ́pò rẹ̀ láti fi padà wá ní ìlú Ìkẹ́mọ òtìyá lórí wa.

bàbá wa àwọn jùlọ tí a mọ̀ sí àpàdó marcelin ọ̀gá àwọn iléeṣọ́ kí wọ́n nígbà gbogbo àwọn tí wọ́n bẹ ní kí ṣe lọ́dọ̀ prof ní ẹ̀bà òjúlé yẹn tí a mọ̀ sí àmì tíye boutique ní depo afasikọ ẹbí kí ọ̀rẹ́ wa pàtàkì pàtàkì alàgbà sp sẹ́sùbọ́lá kí wọ́n nígbàgbé olórí oko pdg àmì tíye boutique ẹ̀kọ́ àsìkò wa ìyàwó rẹ̀ pẹ̀lú àwọn ọmọ akínyìn o. Ni ore wa pataki pataki alaji iyemi blami siliu akimu akimu

bẹ́ẹ̀ni ọ̀rẹ́ wa pàtàkì pàtàkì kí fẹ́lájú joseph nojúlẹsẹ atiẹmu akínwọn ẹkọ ọjọ mẹta alàgbà joseph fẹ́lájú akínwọn pẹ̀lú àwọn ìdílé yìí tó wà sí wàá fásikò yàfi kí ọba àwọn dàchà nílùú paraku ìrètò níbúndarú lọ́hùn kí adé pẹ́lú orí kí bàtà pẹ́lẹ́sẹ̀ kí àṣẹ kí o pẹ́lẹ́ nu ọba o akí gbogbo àwọn ayaba àwọn ọmọ ọba pátápátá la kí níbúndarú lọ́hùn ìrètò yẹn balẹ̀ àwọn dàchà kí bàbá wa. bẹ́ẹ̀ni ọba ìlú paraku gómìnà ẹ̀sẹ̀ akínwọ́n gómìnà ẹ̀sẹ̀ bàbá wa wọ́n yóò lọ tọ̀tọ̀ làbẹ̀dárí kan yín o kábíyèsí o.

bẹ́ẹ̀ni ẹ kújó ìjọ olùwádùn jó torí pé ọládùn ọpọ láti máa fi yin ọlọ́run ọba òkè lógo bàbá wa mọ̀ọ́sí àìdó tó máa yà kí wọn ẹkú ọjọ́ mẹ́ta ẹkú láyéláyé ọlọ́run ọba lókè máa fi àlàáfíà kó máa fi ṣèkẹ́ni kankan wa pẹ̀lú ìdílé wa o mọ̀ọ́sí àìdó tó máa kí pé ẹkú àsìkò yìí ìyá ọrọ bẹẹ ànígbàgbé ìyàwó wa ìyẹn ọlọ́bẹ̀ dídùn wọn ti ń ṣètọ́jú yín nífẹ̀ ọlọ́run ẹbá kí bàbá fìmẹ́ ìyàwó kí wọ́n ìyàwó arúzín náà kí gbogbo yín pátápátá pé ẹkú ijó ẹkú ìjó ọlọ́run ọba lókè kó fi ayọ̀ kárí àlàáfíà kó balẹ̀ wa lórí àkí gbogbo àwọn aládùúgbò kan lágbẹ́ lọ́hùn gbogbo àwọn tí mo ń bẹ nífẹ̀ ọ́ pátápátá la kí àdá nìkan sí olórí wa jẹ́ àní múra pẹ́ lórí àwọn ètò ibi ni àwọn mú ètò ìtọ́jú ẹ̀tì nígúnlẹ̀ jẹ́ mo fi àsìkò mo fi kí gbogbo àwọn ìdílé bàbá wa okùn ife sunday paul tí wọ́n jẹ́ olúwa nípè ní lùbìtìrú ní ọjọ́ àbámẹ́ta tí ń bọ̀ ní lùbìtìrú wọ́n gbé sí ipò ìkẹyìn rẹ̀ àkí ẹbí tara ìbátan gbogbo àwọn ọ̀rẹ́ la kí pátápátá àwọn ọmọ ẹgbẹ́ ògo olúwa pátápátá àkí wọn jẹ́ bàbá wa àgbà tí wọ́n ṣe alága ńlá fún ẹgbẹ́ yìí àtìlẹyìn ẹgbẹ́ yìí bàbá àfíjìdáàrẹ àríákárí aláàjì àkí wọn bàbá àfáàhùnsẹ́ni nìkẹ́dàmọ́ àkí àwọn náà bàbá wa àgànì amúsà àkí wọn ànígbàgbé aláàjì múdà àmọ̀dásà lánàá jàzẹ́kẹ́lọ́ àkí gbogbo yín pátápátá àwọn alátìlẹyìn ògo olúwa jẹ́ bàbá ìbámi mísílù àkí gbogbo yín pátápátá pé ẹkú àsìkò wa ọba lókè ọ máa fún wa ṣe gbogbo àwọn tó kùn ta àlẹ darúkọ ọlọ́kọ̀ọ̀kan ọlọ́kọ̀ọ̀kan ẹ má bínú ikú pẹ̀lú àwọn olùgbàgbé ẹnìkọ̀ọ̀kan wa alága ẹgbẹ́ adimi eric àkí gbogbo yín marcelle zak gbogbo yín la kí madame ajé àkí wọn ìyàwó kudiratu tí wọn ṣe olùkọ àkí gbogbo yín pátápátá o ẹni wọn mọ jùlọ tí a mọ sí tí wọn bẹ ní àdúgbò pèbè lọhùnún jẹ àkí wọn múmúni àfọsọgbẹ àkí gbogbo yín pátápátá àbí ẹni wọn mọ alàgbè àkí wọn pé wọn kú àsìkò yìí ọlọ́run ọba lókè kí wọn máa fún wa ní ayọ̀ àti ìdùnnú a ó tẹ̀sán nínú olórin wa yìí o tá a ti ń bá bọ̀. bẹ́ẹ̀ni bó dáa jùlọ ní alàgbè àkí wọn alàgbè jùlọ àkí yìí o ǹjẹ́ ká má bínú ìbí ni a ó mú ètò ìtọ́jú tèmi gúnlẹ̀ mú kí n pe ẹ̀kọ́ àsìkò wa orúkọ mi ọmọ yín àbúrò yẹn ta mọ̀ sí michelle dosùnmọ́ rẹ̀ mọ̀mọ́ sẹ́jú gbogbo àwọn tí a rántí láti kí ni ọjọ́ ẹ̀tẹ̀ní jẹ́ ẹ má bínú sí wa ìbànújẹ́ ni ó gbàgbé wa ikú àti àrùn gbàgbé ẹnìkọ̀ọ̀kan wa ayọ̀ láwọn fi sùn ayọ̀ láwọn fi jí gbogbo àwọn ọmọ tí wọ́n lọ ní ìdánwò gbogbo wọn pátá ni wọ́n sóríire ní orúkọ ọlọ́run ọba lókè tó fi àbúrò ẹ̀kọ́ ẹnìkọ̀ọ̀kan wa ìgbọ́ni la máa gbọ́ olórin wa tí a ti ń bábọ̀ láti parí àwọn ètò yìí jẹ́ àdèmọ́mọ́sẹ́jú ọ̀dọ̀là.